0: Obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí, dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí, èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Nígbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso
1: Thank you.

0: pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Igbákejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti ìjàwó.
1: Bonjour maman. Maman, je vais au campus.
2: Qui est ta maman? Désormais ne m'appelle plus maman. Tu as compris? Ta maman est dans le tombeau. Va la réveiller.
1: Merci maman. Au revoir.
2: Cet enfant va me tuer dans cette maison. Je vais lui montrer de quel bois je me chauffe.

0: obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́.
1: Tókùn àjàmà ìkáàsọ ìkámúnyẹ nìtọ́wọ́ ọ̀bọ ìjàpá wọ̀pẹ́ tí wọ́n ń tẹ̀pọ̀ níwá àlàáfíà yẹ. Nsa ìwé ìyẹ̀pọ̀ ti yẹ ti yín bí bíbọ̀ gúngún ti sọ́bọ̀rọ̀ bàbá pin ìyàn yẹ. Bìjì ìdíkẹ́díkẹ́ kí bẹ́ẹ̀ bá ń díkẹ́dí la wá àdàdé. Sọ́bọ̀rọ̀ wá dúburi bí ya ìpẹ́lẹ̀ ilé. Tọ́wọ́ ànàsára dàmú ó dàmú olólórí wá ìwé púnì iná àkúgbà jù wá ìwé púnì iyì. Gbá dàpọ̀ngọ̀ wá farandé, sọ́gọ̀dẹ̀ wá farandé, àtẹ̀pámọ̀ wá farandé, nìjẹ́vi wá farandé, dúburi dúburi gáàni. Ìké dúburi dìlérí tọ́wọ́ ànàsára dàmú wá ìwú nkóni ìlú òbí kígbà jù wá ìwú nkóni pí tọ́wọ́ kara wá farandé ní lùmẹ̀dóhùn ní nsa dúburi dìlérí. Ìwé mọ́fúnà báàmà ńjò farandé wà bá mìínú na àáyé lùbọ̀n wà bí fọ wá sọ́bọ̀rẹ̀ dèké bá wà tẹ́kadà wà bá tẹ̀wẹ̀ dẹ́ná na ẹsọ̀ bẹ́ súnì na á bí fọ sọ́ sọ́bọ̀rẹ̀ ìyẹ̀tẹ̀ dọ́kítà wọ̀túnṣìẹ́ bíbí nyúnṣì kí dọ̀ sọ́bọ̀rẹ̀ pòní yínṣà alámẹ́rì wà bí dá pèrèǹtì ní fífọ̀ wá ẹwẹ̀ kí pèrè tó wá.

0: Tugu sama, bakal mi sumda puna gana beli ni sobalu wuna beli ye botu kwe ya deyum muda. Nono ay alwata da lazi sebe te mi sobalana le deyum bubu garum dindi ma na beli da. Kajila dindi mi ekwa hasera vina gana kete ke kutuni nanzangu nguli hiinu di tuzu. We deyo tabangu kholu da gitti da, sokorei kholu da gitti da, atokbama kholu da gitti da, ni jivi kholu da a gitti da. Dindi mi nalende kwa hasera vina gana kete ke kunele nilurungu nguli ni tuzu. We deyo karo kholu da gitti da. Nilumetetda agitda alwatun dubar medegitda ulunin dedda gakalulara ki hilizize boga deyu sobalane ele rokda kaya ya tikin gukalulara mba pachelmi ne omu muzobalu ne baliye potgwe pala gibla bane no isulunin de onyotne rokote ya tumnoda la fitumin de onyotne ne enebda ruba ruwina sobalu ne baliye potgwe ya adege kande ureo sing ne potgudo no hodi tenwon tumnada alafia sobore kande ureo sing potuko dong tom done minis wey jonne do nada la fi do meyo ni isuya madame none position do.
1: Comment me renseigner ou réclamer par rapport à ma situation d'assurance maladie?
2: Vous pouvez nous contacter directement. Composez le 82 20 pour le centre d'appel de l'INAM ou visitez le site internet www.inam.tg. Le 83 23 numéro vert également pour la CNSS ou visitez le site internet www.cnss.tg. ou le projet Sécu au 70 65 16 53. Sinon, vous pouvez toujours vous renseigner dans les délégations régionales de l'INAM et de la CNSS, les agences INAM et CNSS, ou au secrétariat général du ministère de l'Accès aux Soins et de la Couverture Sanitaire.
1: L'AMU pour tous, tous pour l'AMU.
2: Ceci est un message du ministère de l'Accès aux Soins et de la Couverture Sanitaire à travers le projet Services de Santé Essentiels de Qualité pour une couverture sanitaire universelle.
3: Lọkùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ayín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lọ́wọ́ amọ́di ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ amọ́di ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.
4: Tẹ́nì pínkìlá kàálẹ̀ gbòǹkó gẹ̀ǹjì máa yin nyára kẹ́kọ̀ọ́ òbò mọ̀ lẹ́tọ̀ tógó tẹ́bẹ̀. Ànyínwúrí ẹ̀ yẹ fẹ́ owó kù yìí lẹ́bẹ̀sẹ̀bẹ̀ kẹ́rẹ́ tógó gẹ̀ǹdẹ̀rẹ́ rẹ́nu ìyọkútú pòbíà. Pẹ́ẹ́tẹ́ olótúlẹ̀ kìjẹ́jẹ́ ẹni ìyọrọ̀ kẹ́bẹ̀sẹ̀bẹ̀ owó kù yìí fukọ́nu lẹ́. Yọ owó kù yìí lẹ́bẹ̀sẹ̀ pran blese bo o kui te atakpa me anake menek lengke pulo purwer bekende bekende kola sokode menek lengke pulo dapangu menek lengke ko ketil richevie menek lengke pulo mete mele etinine i ke flak febi kwe bukunde kasa akoro akoro ko fisa blele sebo o kui sa kalola neye in ufale ketayite ke ule fekara menek lengke pulo mulome mumuye mena bale owo kui la bere ke motumwe ya woro le mlek bunke tubu we la nyare bire owo kure dir wo nyare bire lo chungulu kwewesa ulurure abai mena farwe kula iri la wele me buruburu

0: obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé nígbà àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn àríwá ẹkùn àárín ẹkùn ẹ̀sà òkè àti ẹkùn gúúsù. Igbákejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn kàrá àti ìgboro ìlú lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn ó dára gidi ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn ká máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ìlera
1: àti ìjọba. Al'umman kasan Togo ga wata sanarwa. Kuna cikin wa'inda aka kidaya a cikin wannan kamfe ta raba gidajen tsoron da aka yi wa maganin kwari na wannan shekara. Za a raba gidajen tsoron a kashi biyu. Rabon farko daga 14 zuwa 18 na watan Juli na shekara 2026 a cikin yankoki kamar haka: yankin Savanna, yankin Central, yankin Plateau da kuma yankin Maritime. Rabo na biyu za a yi ta ne daga 26 zuwa ga 30 ga watan Juli na shekara 2026 a cikin yankin Kara da kuma babban birnin Lome. Idan lokacin rabon ya kai a cikin yankin da mutum yake, zai gaggawa zuwa ga wurin rabon domin amsar gidajen tsoro wanda aka yi wa maganin kwarin ba tare da an biya wani abu ba. Idan mutum ya mance da inda zai karbi gidajen tsoro ya kusanta da sauri a asibitin da ke kusa da shi domin karin labari. A dunga barci da daddare a karkashin gidajen tsoro wanda aka yi wa maganin kwarin. Kariya ce ta musamman daga kamuwar cutar cizon sauro. Haka zalika tana kare mu da mu da iyalinmu gabaki daya. Wannan sako ne daga ministan kiwon lafiya tare da abokan huldansu.